àwọn ìwé àjàkọlẹ̀ kayé papillon titun padà wá bẹ́ẹ̀ ni aramanda ìwé àjàkọ titun padà wá o lẹ́yìn tí a ti ṣe àfẹ́kù rẹ̀ fún ìgbà kan iléeṣẹ́ ìwé títẹ̀ tí a mọ̀ sí top upset pẹ̀lú ìrọ̀rùn titun ṣíde abala tí máa ń ṣíde àìmọye ọmọ ilé ìwé tí ó máa ń yege ẹ̀kọ́ wọn níbẹ̀ náà ni wọ́n ti máa ń ṣe ìwé yìí ìwé àjàkọ le papillon jẹ́ èso mímọ̀ ṣe iṣẹ́ ìdánilẹ́kọ̀ọ́ tó péye fún àkọ́tun ìbẹ̀rẹ̀ iṣẹ́ fún àǹfààní àwọn ọmọ yín àwọn ìwé àjàkọ le papillon jẹ́ àràmàǹdà extra blanc ti ìgbàlódé tí ìlà rẹ̀ hàn kedere tí ń fi ìsinmi fún ojú tí àsopọ̀ rẹ̀ múná dóko tí kò ní àsọsí láti fi kọ̀wé ní àkọyege olójú ìwé ọgọ́rùn-ún ìgbà àti ọ̀ọ́dún ojú ìwé ń bẹ fún akẹ́kọ̀ọ́ ìwé tépè tí wọ́n fi pálí sí lẹ́yìn bẹ níbẹ̀ ẹ̀yin òbí ẹ dá àwọn ọmọ yín lọ́lá láti ní àǹfààní ẹ̀kọ́ kíkọ́ ọmọ ilé ìwé àti akẹ́kọ̀ọ́ ẹ kọ̀wé pẹ̀lú ìwé àjàkọ tí a ṣe fún yín láti yege ẹ̀yin àtẹ̀wé àṣèwé ẹ̀fọkànbalẹ̀ lórí ìwé àkànṣe yìí tí

0: jẹ́ ti Benin ti ń bẹ ní ìkàwọ̀ yín. Ní ọdún yìí, ẹ̀yàn ohun tó dára tó ní ìfọkàntán, ẹ̀yàn papillon láàyò. Àwọn ìwé àjákọ tí a ń pè ní papillon láti yege ẹ̀yàn láàyò top upset. Èyí tí a ṣe fún yín láti ṣe láti lè yege. Ẹ̀yin tí ẹ bá ń fẹ́ bẹ ìwé yìí ẹ tàbí ṣe ìwádìí, ẹ pè wá pẹ̀lú nọ́mbà yìí 0128 66 66 66 tàbí 0194 47 09 09 tàbí kí ẹ jẹ́ ká fi ìpàdé sí ibùjókò wọn ní Kabuma ní àdojúkọ ọ̀nà Kúsonù lẹ́gbẹ̀ẹ́ JAFCO. Pẹ̀lú ìwé àjákọ tí a ṣe ní Benin, mòwe kọ, mòwe kà, fi yege.
1: Ọjọ́ èmi ṣe tí sùnkún sún àlọ́ pàfò.

0: tɔɖɔ mi tɔ ɖe mi dɔgoe nu mi wo dɔgoe nu mi kaka wo ɖɔ fm 5.3 wo ɖɔ nu wɛ kete tɔ kpa tɔ mi tɔ tsɛ wɛ sebastian yahoo ɖe wo ewɔ eme ɖo mɔ dzi ntugbe nu kpo ɖokpo mi tɔ eɖo fi ɖe fi ɖe lɛ mi mɛ ɖo kua gudo dɔn lɛ yɔ mi wɔ mi mi dɔgoe nu mi ɖa ko tra la mi mɛ ka ɖo bɛ ne to mɛ fi bo ɖo sra ɖe mɛ lɛ yɔ mi wɔ mi mɛ de boa mi dɔgoe nu mi gbọdọ ayé ọhán bọ afọmi tó ń gbòkọ mèdò náà dọkú dáhó nu máa o gbọdọ sọ kézé mi hàn bìtọ alọtọmẹ gbọdọ bí ọpọ ndọ jùrọ tán níyìn wíwá egbe ọ natasha lẹ ẹdọkùn ẹdọwẹ bọ mi tó kú kúnú natasha lẹ bì mẹka jí egbe bẹ mẹyàwó lọsẹ yìí alẹ ọ mi lẹdọkùn egbe tó nú dọkpọdọkpọ mi tán lẹ bì wẹ dàgbó jí gan.
1: N tó gbèrò púrúpú ìtàn rẹ̀ sùn náà jìnnà bó tó gbé mi mẹ́kọ́ mi àlòkòrò tó jẹ́ xɔmɛ bi lẹ́rọ mi jìnnà tẹ́ mi lẹ́ kàkà mi kó fún mi xɔmɛ bá fún mi kó gbò kọ́ bọ̀ mi kó wa mi tó gbé ìbúlágàdà ma sùn hàn tó azizà azizà xɔ sùn lẹ́ tán é dàkẹ́ kudo ooo nùwé kudu mẹ́lẹ̀ bí pọ́n bó kó tẹ́kọ́ lona mi funfun nana mi bó mi náà tètè bó wa eyín asọ tẹ̀mí tán lẹ̀ n tó gbé ní kanko bi yɔrɔ agbami tɔ lɛ sa lo kanko bi yɔrɔ nadzi nɔ tiɛlɛ sian gbasa dɔ bɛ dzi ne mi digun maa dagbe nuya mi dɛbi ko wa munu fifa yɛ xɔmɛ tɔn ni kɔntɔ do kporokpo mi tɔn dzibo nu kɔ yɔ elati na do kɔnɔ.
0: nukɔ yi ɔdo nati dandan do kporokpo mi tɔn lɛ emi fɔn lɔbɔ afɔmito gbɔkɔ nukɔ yi ɔtsɛwɛ minaba ewɔ sɔn bɔ mɛsi nua sɔ yi mi tɔn to nde nde tsi eka ko do akpa mi tɔn tututu bɔ mina to to ni.
2: Tɔɔrɔ mi na.
0: Ne mi fún gbɔnmi.
2: Fún ganjima yi.
0: Eyi wɛ.
2: Eyi wɛ eyi wɛ. Fifa de mi bi ɔgbɔn ɔ wa wo jinjɛ yi ganji. Awɔ eka ko
0: fifa olukɔ. Fifa fita tɔ
2: yɛ. Fifa eko olukɔ.
0: Fita tɔ yɛ.
2: Fifa jɛhɔn mɛ wo aga hɔn mɛ wo.
0: Ajɔhɔn tɔ
2: wɛ. Jɔhɔn tɔ wɛ wɛ.
0: Fifa de yɔ akpɔmɛ tɔ.
2: Eyi yɛ mina bi yɔ. Eyi mi bi yɔ de yɔ wa o. Mina bi fifa ko metan lo ede suni wa wa jijan pe ne ni e wa to lo mo to lo fifa de ko le ran wa fifa ta glo metan e ran wa mo jijan to lo eh fifa ko to metan ran jijan to wa me bi se na fa lo me bi ran je nu koji je nu koji ye eh lo ton ko go
0: e ne ohun mi fo mi ran ko de ni han ka mi
2: e lo mo de ya
0: ta lo bi ta la je mo nu kru je mi o
2: yẹn yọ mi lọ aristide nù náà yọ bọ yẹn gbogbo ọsọ wa tọ wa sọrọ palẹ tẹmẹfẹ spirituel lo mẹnọtẹ yẹn kíkẹ ndé ndé rufin sotumi ọdọkoro nomi mẹ maria oko tó kọkọrọ tán lẹ po wa tiẹ tán ohun mẹhun mẹ lẹ po o dìde nǹkan bí ọgbọn tẹgbẹ ọ̀nà rẹ bí ọkọ ohun lọ fifa àyẹ̀hán gbẹ ọtán fifa na maria tán fifa máa tán dáko bì yọ fifa ẹni ọ ní kàn yìí mi bì sẹsẹ jí fifa ẹni ọ ní gọ apò mi tán lẹ mẹ ní gọ ayì mi tán mẹ fifa ẹni ọ ní gọ nù wíwà mi tán lẹ bì sẹsẹ mẹ yí gọ yìí mi tán lẹ mẹ nù mí mọ mi dé mẹ nù nù bì sẹsẹ mẹ.
0: ẹ kẹ́ni a ti ẹ lọ ẹ

0: toute la bonne musique sur Radio Topa FM 104.3.
1: Wisdom of God in Christ Church ti Joseph Abiodun Polongo lagbaye lo fi tayo tayo pe wa si bi ajodun odun 27 ipago won todun 2026 e darapo mo wa fun ajodun odun 27 ore ofe ati ipa ojo mefa lai legbe ijosin eko kiko to lagbara gbigba adura to rinle ati igbe aye iyipada ipa olorun pade akori todun ni itusile lalatowo olorun bẹ̀rẹ̀ lọ́jọ́ Tuesday ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún yìí di Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí bákan náà àwọn òjíṣẹ́ ọlọ́run adarí òṣìṣẹ́ àtàwọn tó gbàgbọ́ káàkiri àgbáyé ni yóò pàdé ní gbọ̀ngàn ńlá ti WGCC tó wà lọ́nà márosẹ̀ sango ìdíròkọ ayétoro ìlú ìlàṣẹ ìpínlẹ̀ ogun lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìpàdé òwúrọ̀ laago mẹ́jọ àbọ̀ òwúrọ̀ ìpàdé ọ̀sán laago mẹ́jọ àbọ̀ ọ̀sán ti àṣálẹ́ laago márùn ìrọ̀lẹ́ lójoojúmọ́ wá kí orí ipa orí ọ̀fẹ́ ọlọ́run ìtúsílẹ̀ láti òkè àti agbára ìwàsíbẹ̀ rẹ̀ má ṣe pàdánù àǹfààní ńlá tọdún yìí yóò láyọ̀ á tún mú ẹ̀rí wá lórúkọ Jésù. Ẹni tí ó máa wàásù ọ̀rọ̀ ọlọ́run ni Pásítọ̀ Joseph Olúṣọlá Abiodun olùdásílẹ̀ àti olùdarí WGCC lágbàáyé àti Prophetess Ruth Abiodun àtàwọn ẹni àmúrò ọlọ́run míì. Jésù lolúwa títí láé.
2: Une seule radio pour ton bonheur. Radio Topa 104.3 FM, votre partenaire.

0: pa gbogbo ẹrù pẹta nù.
1: Mọ̀nìdó náà ròyìn pé ó pé ó gbòòrò ìlú. Mo yẹ máa jó tó nú ẹyìn mi kan nù tán ẹyẹ ìbò ẹ gbáhùngbáhùn gbóná ló tẹgbẹ. Nílùú àjò òun mi náà wá ìlú àgègé. Nílùú àgègé mi náà wá ìlú gbòòrò. Nílùú gbòòrò mi náà bẹ́ ìjẹ́ dàngbò. Bòdògbò sọ lẹ́bẹ̀ẹ́ nú ẹgbọ́n kòrò mi tán. Mọ́dọ̀ ẹ̀gán mẹ́rin lè.

0: Wisdom of God in Christ Church ti Joseph Abiodun Kolongo lagbaye lo fi tayo pe wa si bi ajodun odun 27 ipago won todun 2026 e darapo mo wa fun ajodun odun 27 ore ofe ati ipa ojo mefa lai legbe ijosin eko kiko to lagbara gbigba adura to rinle ati igbe aye iyipada ipa Olorun pade akori todun ni itusile lalatowo Olorun bẹ̀rẹ̀ lọ́jọ́ Tuesday ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún yìí di Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí bákan náà àwọn òjíṣẹ́ Ọlọ́run adarí òṣìṣẹ́ àtàwọn tó gbàgbọ́ káàkiri àgbáyé ni yóò pàdé ní gbọ̀ngàn ńlá ti WGCC tó wà lọ́nà márosẹ̀ Sango Ìdíròkò Ayétoro ìlú Ìlàsà ìpínlẹ̀ Ògùn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìpàdé òwúrọ̀ laago mẹ́jọ àbọ̀ òwúrọ̀, ìpàdé ọ̀sán laago mẹ́jọ àbọ̀ ọ̀sán ti àṣálẹ́ laago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́. Wá kí orí ipa orí ọ̀fẹ́ Ọlọ́run ìtúsílẹ̀ láti òkè àti agbára ìwàsíbẹ̀ rẹ̀ má ṣe pàdánù àǹfààní ńlá tọdún yìí yóò láyọ̀ á tún mú ẹ̀rí wá lórúkọ Jésù. Ẹni tí ó máa wàásù ọ̀rọ̀ Ọlọ́run ni Pásítọ̀ Joseph Olúṣọlá Abiodun, olùdásílẹ̀ àti olùdarí WGCC lágbàáyé àti Prophetess Ruth Abiodun àtàwọn ẹni àmìrú Ọlọ́run míì. Jésù lolúwa títí láé.
1: Détendez-vous et dégustez votre jus préféré.
2: Radio Topaz, votre partenaire.